nga bërgu waar yooyu moomee waaro ba ba waaro dimbale woon ba ba di baa njàkka si neer ci ginaaw gangul nga jaay sa na nga jaar ba yaax sa sàddulu ko na nga jaay say sayle na nga jaar kereke na nga jaar bilindi sa ginaaw fa doon jàlla sa gànnaar ga jaar dimaroo jaar bitrafia jaar xomaat jaar nasara fili sa géej ga di boobu ma leen wax bi di nekk wàllu si dafa alu waxanjar alu waxanjar bi di nekk fanweer jàmmle ko xore di ñu buy wax sànde wéere mbokk liggéey moo tax wàllu di na ko ñagoon démb ñagu baati moo tax wàllu kenn mu si leen moom jëlof mu si leen moom.